0: Full mix.
1: Àwọn ti ṣe tán láti mú ìjọba dé kọ̀rọ̀kọ́ndún gbogbo ìlú náà látàrí àtìyàn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba tó lé ní 4,000. Àpapọ̀ àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá ìdìbòlòjà ti dáná yá àwọn ọmọ ajínigbé àti ọ̀bàyíjẹ́ bandits ní ìlú Sanfara àti ìlú Kebbi. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìbílẹ̀ Asian Northeast ti kéde wípé àwọn ti ṣetán láti gbójú agan sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń ba dúkìá ìjọba àti ti aráàlú jẹ́. Ọ̀rọ̀ jáde láti ẹnu ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ náà,

kí ìgbádùn àwọn ènìyàn kó dé gbogbo ọ̀dọ̀ àwọn tó wà ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí wáyé ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí nígbà tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn ìjọba ìyẹn Patrick Ebojele tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ APC ní gbogbo ìjọba ìbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ náà sọ̀rọ̀ ní ilé ìjọba ní ìlú Benin. Ó wá sọ fún gbogbo wọn wípé ìjọba ti ṣetán láti jẹ́ kí ààbò àti kí ìṣọ̀kan kó wà láàrin ẹgbẹ́ náà. Àgbáríjọ àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá adigunjalè ti dáná yá àwọn kọ̀lọ̀rọ̀ sí banditi ní ìlú Sanfara ní ẹnu bodè ìlú méjèèjì nígbàtí wọ́n lọ ní ọ̀wọ̀ọ̀wọ́ láti lọ kúrò ní ìlú Sanfara lọ sí ìlú Kebbi ní àwọn ọmọ ológun òfurufú àti àwọn ọlọ́pàá adigunjalè dojú ìjà kọ wọ́n nínú gbogbo àwọn tí banditi tí a ń sọ yìí. A rí gbọ́ wípé níṣe ni wọ́n pínra wọn sí ọ̀nà mẹ́ta tí wọ́n ń lọ lórí ẹ̀rọ tátàpùpù.